bi aye ba fe loni bi o ba lowo lowo won a se olola tabi bi o ba wa ni ipo atata aye aye o ti temi temi ṣugbọn je ki o deni ti rago ki o ri daye si simu si o. Ẹ̀kọ́ sì lè sọ ní dọ̀gá, múra tí ó kọ dáradára. Bí orí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n fi ẹ̀kọ́ ṣe ẹ̀rí rí.